0: Ki Egoni nítorí ó ti ní ẹgbẹ́ agbára bọ́ọ̀lù Chukwuemeka ní wọ́n sọ bọ́ọ̀lù kan nù lálẹ́ pé ó nítorí kí gọ́ọ̀dì tẹ̀lé kánà amúlé kan gbàgbọ́ bọ́ọ̀lù Chukwuemeka ló fi bọ́ọ̀lù yẹn ṣeré ní ojú ilé. Oge ọkàn nínú àwọn Nàkọ́wá United rẹ̀ wọ́n gbọ́ ọmọ lọ́wọ́ ẹgbẹ́ bá lọ gba bọ́ọ̀lù ọ̀hún ṣe inú àwọn United ní
1: I tell you,